ìdílé mi wà yìí kọ́ tó fi gbọ̀n mọ́ ẹ pápá dé ń jẹ ojú ẹ̀yìn ìlú ẹ̀yàn kẹ́tẹ́ẹ̀tẹ́ ṣíbótú ẹ̀.